0: sọ wípé èmi ó ròyìn ooru àti àánú sí olúwa olúwa èmi ó kọrin èmi yóò máa yọ ní ipa ọ̀nà rẹ̀ títí ní ẹsẹ̀ kẹta ó ní ẹ máa ṣògo ní orúkọ rẹ̀ mímọ́ bí a ṣe ń dìde ká di ojú wa ká gbọ́ wa sókè ká sọ pé olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ o olúwa mo dúró ṣe púpọ̀ púpọ̀ tó mo wà láàyè lónìí láti tobí irú ìpàdé yìí kí ọpẹ́ sí olúwa ní orúkọ rẹ̀
1: Aƒetɔ la la zɔ le nuku nu ƒe mɔ la dzi eye le agbadɔ dodo me kafu yeƒe nukɔ de bubu enu subɔe eye dze be woakafu vi kpikpã bena nado woasi eye nake wo nu na gbe be aƒetɔ bena aƒetɔ akpe na wo me yra wo nukɔ aƒetɔ me subɔ wo. Aƒetɔ me de bɔbɔ nu o aƒetɔ me kafu o eye medzi be mase wɔ nukɔ be lele de akpe na aƒetɔ medzi be mase wɔ nukɔ bena lele de akpe na aƒetɔ eye ŋlɔ be wo hiahia wo ŋlɔ be enu siwo katã ke le tsɔ va de akpe na aƒetɔ labena le la gbagbe yewo ƒe anyigba dzi eye menye enu dogo ɖe enu nue o. Ke bon aƒetɔ ƒe ame nu veve na be le agbe le agbagbewo ƒe anyigba dzi eye ata nɔvi kafu yeƒe nukɔ kɔkɔe la subɔe de bubu enu eye nakafu yeƒe nukɔ eye ayi dze bena nakafu sɔ kafukafu nɛ. Le Yesu triakɔ be nukɔ me mi do egbe ɖa le akpe. Bena le gblɔ ame gã ma me bena le Yesu triakɔ be ŋkɔ me mi do egbe ɖa le akpe mi le nyɔ fifia mi la da akpe na aƒetɔ le dzizike sia ta eye ƒoya matɔ nye si eye aƒetɔ la le za mia fofo gbɔgbɔmetɔa eye aƒetɔ le wɔ nu gã dzɔtuwo le nu si wòwɔ va yi la mia da akpe nɛ. Le nu si la wɔ fifia la mia ga da akpe nɛ hãe eye mia ga da akpe nɛ le takpekpe ya be ŋkekewo katã be domedome nu siwo la wɔ da akpe nɛ.

0: yejefogomo le Nigeria ebe edakpene mawo eye le dona gogba
1: ni won ni pe je kitala ka wi pe mo di oloro won ni wo so fun ise mi tori pe ise mi e o si fun lala to wa nu ise mi awon to ba mi sise mi rowo so fun won ise to teni bi meta bi merin to ye kon se mi nikan mo da se o di aisan o di gbese o di aini sinu aye mi o di osi ati ise ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tí ìránṣẹ́ ọlọ́run mẹ́nu bá ìṣòro mi ìyípadà ọ̀tún ó bá ayé mi bákan náà ni nígbà tí àmúra sílẹ̀ fún ìsọjí yìí olùṣọ́ ọ̀gìtàn state over sí àwa sọ wípé a máa bí ọmọ gck ní oṣù keje gck oṣù keje ọjọ́ àkọ́kọ́ ọmọ mi bí ìbejì obìnrin méjì nígbà tí mo ń ronú orúkọ tí mo yẹ fún àwọn ọmọ yìí ẹ̀mí mọ́ fún mi ní Isaiah 62:4 ó ní a kì yóò pè mí ní ìkọ̀sílẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni a kì yóò pe ilẹ̀ mi ní ahoro mọ́ ṣùgbọ́n ó pè mí ní Efsiba àti ilẹ̀ mi ní Beola nítorí inú ọlọ́run dùn sí mi a ó sì gbé ilẹ̀ mi ní ìyàwó mo dúpẹ́ torí pé ọlọ́run mú ìlérí rẹ̀ yìí ṣẹ fún mi orúkọ àwọn ọmọ náà ni Efsiba Beola Febe Priscilla, àdúrà gbé mi àdúrà lérè goodness mercy bí wọn náà ṣe wá síbi ìsọjí tàbí tó ń ní àsopọ̀ ọlọ́run yóò fún ọ ní iṣẹ́ ìyanu rẹ lórúkọ jésù praise the lord.
0: Ìgbẹ́dá ṣe dìde àyà alẹ́ à dàdìrà lónà jísìkè à rọ̀lánà ọkà kánre jí gbẹ́dá ń gèrè àfótólà làwọ̀ làmùsí àwọn bá gbẹ̀mọ̀ ẹ kánre jí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fúpẹ́pẹ́ wà dèdá fúpẹ́pẹ́ tàháwó ẹyẹ nùsí àwọn kẹ́ni mọ́kọ́mọ́tsẹ̀ wà dèdá ẹjọ́ tó mọ bá mọ ní fẹfẹ mọ ẹ kàkán lè jí bòbò ẹ ní sí mọwúlà náà ó jísìkè bí vi ó máa ó nẹ mọyé ńtọ nẹ ẹvì ìvànàvi ẹyọ ẹbí ńkọ ó mìíyẹ ni máa wọ náà wẹ máa wọ nù gánà mìíyà bọ dọ̀lá yọ̀mù yà zẹ́ mi ká fún ma o.

0: Mikafu Aƒetɔ, maɖo to ɖase dzila bubu lamina Esta la tema ɖi ɖase. Mikafu Aƒetɔ, itsu lusada aɖe woto be ɖase ɖi nya yi le abi le dɔme ne ƒuya me tɔ ŋutsi akɔ nam ne va ne tɔ yi be tuka ɖa dzi zea miagbatɔ dzi ŋgba bi na o ememlɔ yi le aba dzie zea mia me agbagba va takpekpea me le osɔvɔ gbedoɖa avɔ megbea mekpɔ be vevesesia ŋgba le afi ma o mikafu Aƒetɔ. Ɖaseɖila ɖi ɖase tse kuɖu ŋkemi nyiwo abinɔ dɔme fɔɖi ɖe evuna vevesese le eta nyim ke ne ve na ebena imete bina toma ba mia gbedodoɖa avɔ megbe la nu siawo dzo. Esta ate ma bi miakpɔa ate ma tsoa mikafu Aƒetɔ. Ɖaseɖila bubu ɔla ɖikukpɔ aɖe kpedzu aɖe gbe yi ŋkɔ
1: ɔmɔdun 1947 ni mi. Láti ìgbà tí mo ti wà ní ọmọdún mẹ́rin ni àìsàn yìí ti bẹ̀rẹ̀ tó jẹ́ wípé owó tí àwọn òbí mi ti ná lórí mi kò ṣe ká tó bá fi bẹ̀rẹ̀ ilé kíkọ́ ó dá mi lójú pé wọ́n máa ti parí ẹ̀. Ṣùgbọ́n ọjọ́ tí ọ̀gá sọ ọ̀rọ̀ yìí fún mi wípé kí n wá sí bíbá pé ti bá ní ìgbàgbọ́ pé ogun yìí máa ṣe mo dẹ̀ sọ fún ẹ pé kò sí wàhálà pé mo máa tẹ̀lé ọ̀gá wá sí bíbá yìí. Nígbà tí à ń bọ̀ ní àná wọ́n dẹ̀ sọ fún mi pé kò sí wàhálà pé ti bá máa wá kí n sọ fún mọ́mì mi. Síbẹ̀ bí mo ṣe ń sọ pé mo fẹ́ máa múra pé kí n máa bọ̀ mi ò mọrú ẹ̀mí tó kó sí màmá mi nínú tó jẹ́ pé wọ̀ọ̀sì ẹ̀fẹ́ kí n wá. Ṣùgbọ́n mo lu ọkàn ọkùnrin fún wọn mo sọ fún wọn pé kọ́ máa wọrí pé ọba tó ń ṣe bẹ̀ kò kúrò ní dia pé mo nígbàgbọ́ pé ogun yìí máa ṣe. Ṣùgbọ́n bí dádì ṣe ń gba àdúrà tó ń ṣiṣẹ́ ìyanu yẹn lọ mo ṣáà fi ọkọ̀ọ̀kan mo fi ń gbàdúrà mo dẹ̀ ń bọ́ Ọlọ́run mi sọ̀rọ̀ yìí pé kọ́ Ọlọ́run jọ kó má jọjú àdúrà kò tí mi kó má yẹ pé máa wá bí lásán máa tún lọ lọ́wọ́ òfu. Ṣùgbọ́n bí ọ̀rẹ́ mi kan ṣe wà ní bíbá tó ń sọ̀rọ̀ yìí pé ibi ìbá yín dùn òun tẹ́lẹ̀ pé òun kọ̀ wo bẹ̀ bọ́ yín ṣe àdúrà yẹn pé òun dẹ̀ wo bẹ̀ kò sí bẹ̀ wọ̀n mi ìmọ̀ ẹ̀mí tó kọ̀ tàn mí wá mo kọ̀ dẹ̀ wo bẹ̀ kíní yẹn náà tóbi níbẹ̀ tó yẹ pé àti jẹran ó le kókó fún mi ni mo kọ̀ dẹ̀ wo bẹ̀ mo débẹ̀ mi ò bá mọ́. Bí mo ṣe wá débẹ̀ tí mi ò bá mọ́ mo wá wò pé ṣé mò ń lálàá ni mo fọ ọkàn bẹ̀ mo gbára mi gidi kò sí ẹ̀rọ mi kò ṣe kankan ohun tó mú inú mi dùn tí mo fi wá sọ tẹsítímọ́nì ni ẹ pé Ọlọ́run ṣe ohun ńlá tẹ́nìkankan ò lè ṣe nínú ayé mi. Ìtótún ṣe ìkejì ni wípé sickness kan náà tún wà nínú ayé mi tó jẹ́ wípé tó bá ṣe mí bá bí wárápá ni tó jẹ́ wípé ó mú mi di èrò ẹni tó wà ní àrò owó tó ti ná sí àrò gan kó dàgbà àwọn òbí mi ò lè kà á tó dé pé dádì wálé gan tó dẹ́ wípé wọ́n sọ wípé ṣé èmi ló yẹ kí tún máa náwó lẹ lórí ni àbí wọ́n ló yẹ kó máa fún mi lówó. Mo ní kò ń ṣe fọ́ọ̀tì ogun àkọ́bí yín náà ló sún mi dé gbogbo bíbá yìí tó jẹ́ pé mi àti dádì mi gan fẹ́ wojú ara wa lọ́jọ́ tí mo sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n mo dúpẹ́ wípé Ọlọ́run kò dojú àdúrà tì mí. Praise the Lord.
2: Amen.
0: Mi dzi be la miado dzesi miabe PFM be ame aɖewo kana va ele ɖo fukpekpe le eƒe agbe me. Fukpekpea enye vevesese ŋɖie eye mawo kasi ɖeka ɖevi abe wo ŋtsi la ŋtsi zãme fukpekpea bru ɖa ebe ke ne le yi ba ekɔme la ke le kɔ le yi ƒe geɖewoe nye siawo to ma ba mia be gbedoɖa me zãmia vevesese ke ne le kɔme nia tsã bu zãme wetɔna bena evo eye da le yiƒe fukpekpewo katãwo me eye mida kpe na Aƒetɔ le ŋuke wɔ la ta mikafu Aƒetɔ. Mi ɖa PFM ba mowo ke ne le fiya zãa me mate yi wo katɔ be ŋkɔ o mi ɖa kpe ne miabe vava tsi be miava ipoto ta pepe e mo cho ore kam gba va cho le sem ke le pom ke ma wo gans yo wo zemla poto la gba we cho chan le yesu bene koma fa ple wo hon lo wo mo se le va ple fu pepe wo mo se le va ple di keke wo fie nyen dudu wa bo mamle bo tepe poto la do bo fu pepe wo le yesu bene koma mina mia cho mia yira poto la bonu kolom si wo na mi zema mia cho bo bo katane le msi wo msi o nai ba mo zema mia ka fi a dui bon ko de chi da kona poto na yira bonu ko na da kona ma wo le msi wo ka fi aye etoji kple mi kle nga jotu aye ela wo nu cha ya yiro la chireji nkunu la chireji mina mia yira ibunko mia dakpena poto lenga jo chushu kata mawo zanya kakama mina mia dokpeda mia fofo mi dakpeno le sem mi kafulo lubonsio ne kpodede monsio le gribordodo Benon le dasi di disure su miasi kudo dosio le wo le wo wo pagbama apeto kafu kafu na ole yesu bene koma pami le tok badabu ya yirakale na wo adebli bolo pagbo wuma e yesu triako pon koma musi le wo zemula etai mi le kafu miafu fok bogbama tokale zan mi chonchi koko yo katanu echo Echo atriakov agbe le Yesu bene koma. Eke mi le yin fifia wa mo gbono nune ikple mi. Akbe fofu le du mi abo gbedo duranu. Le Yesu bene koma mi do agbedale. Amen. Hey Yesu bolo katabu takpekwe li choga. Dikanye, aye, ondu dukple yesu.